0: gẹ́gẹ́ bí àgbàlagbà. Bàbá gun kẹ́tẹ́kẹ́tẹ́, ọmọ rẹ̀ ń tẹ̀lé lọ. Bí wọ́n ṣe rìn síwájú díẹ̀, wọ́n pàdé Ádámọ̀.
1: Ẹ̀dá ọmọ aráyé.
0: Ọmọ aráyé ní áù.
1: Bàbá àgbàlagbà, ọmọ rẹ̀ ń rìn nílẹ̀, ìwọ́ gun kẹ́tẹ́kẹ́tẹ́.
0: Ba ba ba.